ìpínlẹ̀ Èkó. Látàrí bí omi yalẹ̀ àgbàrá ya ṣọ́ọ̀bù ṣe gba gbogbo òpópónà. Tí èyí sì mú kí àwọn èrò takú sọ́nà látàrí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun. Níbi tí ìròyìn ti sọ ní mọ̀ ìpé owó orí epo titun gbówó lórí sí lónìí òde yìí. Látàrí ìkọlù tuntun eléyìí tí orílẹ̀-èdè US ṣẹ̀ṣẹ̀ sí orílẹ̀-èdè Iran. Tí èyí sì ti mú kí ogun tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì gbòjì kan sí. Èyí sì ti mú kí owó epo ó tún gbówó lórí lónìí òde yìí. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lóòrọ̀ tòní nínú ìdíje FIFA World Cup tó ń lọ lọ́wọ́. Ikọ̀ orílẹ̀-èdè France yóò máa kojú ikọ̀ orílẹ̀-èdè Spain lónìí òde yìí. Ìhùn ní dédé aago mẹ́jọ àṣálẹ́. Ìhùn nípele tó kẹ́yìn sí ìyàṣekágbá. Ìbẹ́ oníròyìn òní ju báyìí lọ látorí ìkànnì 95.1 Zobi FM. Jẹ́ tún pàdé wa ní dédé aago kan kò ṣẹ́jú 15 nígbà tá a máa mú ròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sétí ìgbọ̀yìn. Bàlìkí ìzérewámi rí làwà ló ka ròyìn fún yín lówùúrọ̀ yìí. Òní ọjọ́ ìṣẹ́gun kọ́lọ́n bá wa ṣẹ́ gbogbo ogun ayé wa. Àmì.

0: fẹ́lifẹ́li o ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun.
1: Ìjọba àpapọ̀ ti fagilé ìgbésẹ̀ àfikún owó ìdánwò WAEC àti NECO látàrí awuyewuye tó pọ̀. Gẹ́lẹ́ bí àjọ ICPC ṣe ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àjọ àfohùnfojúrí PFIPC. Bákan náà ni ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè US ti ṣe ìkọlù ẹlẹ́ẹ̀kẹta sí orílẹ̀-èdè Iran. Àkùdé dé àsìkò ẹ̀yẹ̀yìn èèyàn wa àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ló tún dé sétí ìgbọ́yìn láti iléeṣẹ́ aládùn wa Zobi FM lónìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlá nínú oṣù keje ọdún 2024 tó ṣe déédé ọjọ́ 29 nínú oṣù Muharram ọdún 1448 lẹ́yìn hijira. Baliki Ìzírẹ́wàmí Rílàwá ni ó máa kàròyìn ọ̀hún fún yín pẹ̀lú akẹgbẹ́ mi
2: Abdulgafar Adébáyọ̀. Ìròyìn wa tọ̀sán tòní gbéra sọ láti ẹ̀ka ètò ààbò níbi tí àwọn ọmọ ẹgbẹ́ Miyetti Allah tí wọ́n ń sin màálù ní orílẹ̀-èdè yìí tí wọ́n sì tún ń dà wọ́n jẹ́ ta pè ní Macban ti ń sọ fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbólóhùn wípé ẹ wádìí ohun gbogbo dájúdájú kẹ́ ẹ sì di eléyìí tí ń jẹ́ òkodoro ọ̀rọ̀ mú. Ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé ní òtùpo àwọn òlọ́wọ́ lẹ́sẹ̀ nínú rẹ̀ bí ti wòlé ọmọ. Ẹgbẹ́ Miyetti Allah ló bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ń sọ di mímọ̀ fún àwọn ẹ̀sọ́ ìletò ààbò pẹ̀lú gbólóhùn wípé ẹ ṣe ìwádìí dojú góńgó kẹ́ ẹ fojú àwọn ọ̀bàyéjẹ́ hàn. Lákòótán wọ́n sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn pé bí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ẹyẹ ti gbé Fúlàní bọnu látàrí wípé ẹ kò ní ẹ̀rí tó dájú. Ẹgbẹ́ Macban fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn wípé ó ti pẹ́ tí àwọn ti kúrò ní òtùpo látàrí làásìgbò kan eléyìí tó wáyé ní Àyẹ̀yìnwá.
1: Bákan náà ni Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàpèjúwe Ààrẹ Tànà Muhammadu Buhari gẹ́gẹ́ bí adarí rere tó sì fi òtítọ́ inú ìkóraẹni-níjàánu àti ìwà rere ní ìfọkàntán àwọn ènìyàn. Igbákejì Ààrẹ Kashim Shettima tó ṣojú ààrẹ níbi ètò àdúrà kan tí wọ́n ṣe láti fi sàmì ọdún kan tí olóògbé Muhammed Buhari jáde láyé ló ti ṣàlàyé pé Ààrẹ Buhari sin orílẹ̀-èdè yìí pẹ̀lú òtítọ́ àti ìfẹ́ tọkàntara. Ààrẹ Buhari jẹ́ ẹni tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ tó bá sọ tó sì ní ìpamọ́ra àti àforítì. Ààrẹ sì rọ gbogbo ọmọ Nàìjíríà láti má jẹ́ kí ipa rere Ààrẹ Buhari parẹ́ ní orílẹ̀-èdè wa.
2: Ilé-iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ni àwọn ajínigbé jí òkú kan gbé eléyìí tí àwọn sì ti rí gbà padà. Nígbà tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀kan lára àwọn ẹ̀sọ́ elétò ààbò tó ń rí sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Augustine Ikue òun lẹni tí ó jọlọ́run nípè nílùú Lọ́kọjà tí wọ́n sì ń gbé òkú rẹ̀ lọ sí òtùpo ní ìpínlẹ̀ Benue fún ayẹyẹ ìsìnkú. Kò tó di wípé àwọn ajínigbé wọ́n jí òkú rẹ̀ gbé lójú òpópónà níbi tí wọ́n ti ń lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ASP Salisu Oyiza ló fìdí ìròyìn yìí múlẹ̀ tí sì ń sọ di mímọ̀ pé àwọn ti rí òkú ọ̀hún gbà padà lẹ́bàá ojú òpópónà àti pósí òkú náà.
1: Bákan náà ni àjọ tó ń tanná wádìí ìwà ìbàjẹ́ láwùjọ wa ICPC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan àjọ àfohùnfojúrí PFIPC tí ó ti fa awuyewuye báyìí tí ọmọọba Adẹ́ni Adéyẹmí sì ké pe Ààrẹ Bọ́lá Tinubu láti gbé ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lé kan kalẹ̀ láti ṣe ìwádìí ọ̀rọ̀ náà. Bákan náà ni àwọn ọlọ́pàá yóò gbé Adéyẹmí lọ síwájú ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá lónìí òde yìí fún àwọn ẹ̀sùn tí wọ́n ṣẹ̀ kà sí lẹ́sẹ̀. Agbẹnusọ àjọ ICPC John Ode fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé àjọ ọ̀hún ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà.
2: Ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Adéníyí Adéyẹmí ẹni tí wọ́n fi ẹ̀sùn kan tí gbogbo àwọn èèyàn ń fà lásọ lọ́tún àti lọ́sẹ̀. Arákùnrin náà ti kígbe ìjáre wípé òbítíbitì owó ti ṣe irínwó mílíọ̀nù náírà 400 million òun lòún fi gba ìwé ìgbaniṣíṣẹ́ ò tó sì jẹ́ pé owó yìí níṣe lòun yá. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán kan lánàá òde yìí Adéyẹmí ti ń sọ di mímọ̀ wípé ẹni tí òun yá owó lọ́wọ́ rẹ̀ ti lọ fi ẹjọ́ òun san àjọ EFCC láti lè rí owó rẹ̀ gbà padà lẹ́yìn tó sì jẹ́ wípé níṣe ni arákùnrin yìí ń ké tantan pẹ̀lú gbólóhùn wípé gbogbo ẹ̀sùn tí wọ́n ń kà sí òun lọ́rùn yìí ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Àwọn tí ọ̀rọ̀ òun kàn ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ lábẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí Fẹ́mi Gbajàbí Amila àti àwọn ènìyàn mìíràn.
1: Bákan náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fagilé ètò ṣíṣe àfikún owó ìdánwò NECO àti WAEC ìyún látàrí bí àwọn ènìyàn ṣe ń bẹnu àtẹ lu ìgbésẹ̀ náà. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ sọ di mímọ̀ pé àti àtẹ̀jíṣẹ́ ohun táwọn fi yí owó ìdánwò ọ̀hún kúrò ní 1,37,000 náírà sí 50,000 ni àwọn ti fagilé báyìí láti lè ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa kọ́ sì lè bá àwọn alẹ́nu lọ́rọ̀ jíròrò. Iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ni àwọn ti dá ìgbésẹ̀ náà dúró títí dìgbà táwọn yóò fi parí ìjíròrò pẹ̀lú àwọn alẹ́nu lọ́rọ̀. Ìhùn látàrí bí àwọn ènìyàn ṣe ń ké tọ̀tọ̀ wípé ìgbésẹ̀ náà ko boju mu nitori nkan le kokoko lasiko yi
2: ojo gbogbo ni tole ojo kan so bayi ni tolohun awon eniyan meji kan o ni awon eniyan ti dipanpalu ti won si ti ran won lo sorun apapandodo ni olu lorilede yi ti se abuja awon meji jeun ni won fi esun kan won wi pe o le aji ero alupopopo gbe ni won owo ti awon mejeji ni agbegbe ijoba ibile gongolada eleyi ti nbe ni ilu abuja ni bi ti won tin gbiyanju lati ji ero alupopopo kogen awon olugbe agbegbe won so di mimo wi pe owo ti awon eniyan won yi latari bi eni ti won fe ji ero alupopopo re gbe bo se be to gan ni awon eniyan won to ni awon won yi ni won ji ero alupopopo ohun gbe fun igba akoko iyun ni oke zuma rock katowe katobo awon eyan ti nbe ni agbegbe ohun won lu won bi eni lubara won si ran won lo sorun apapandodo ile ise olopa eleyi ti nbe ni ipinle ondo ti fi di re mule pelu gbolohun wi pe owo awon ti te arakunrin kan eni ti won fi esun kan wi pe oni awon eniyan ji ohun gbe sugbon to je wi pe ni se lo ji ara re gbe lati fi gba owo lowo awon

0: ní ìpínlẹ̀ Ondo ti fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn wípé ọwọ́ àwọn ti tẹ arákùnrin kan ẹni tí wọ́n fi ẹ̀sùn kan wípé ó ní àwọn ènìyàn jí òun gbé ṣùgbọ́n tó jẹ́ wípé níṣe ló jí ara rẹ̀ gbé láti fi gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn wípé níṣe ni àwọn ọmọ ajínigbé tó ni wọ́n jí òun gbé bèrè mílíọ̀nù kan náírà kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sa tọrọ àti kọ́bọ̀ ọjọ́ tí wọ́n sì fún wọn ní 50,000 naira nínú ìwádìí àti kọ́bọ̀ ọjọ́ tí wọ́n sì fún wọn ní 50,000 naira nínú ìwádìí múlẹ̀. Ọjà tí ń pe fa kájà ti tún bẹ́lulẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Bó ti wulẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ààrẹ Donald Trump náà ló pa àwọn láṣẹ pẹ̀lú gbólóhùn wípé kí àwọn náwó ọjà padà sí orílẹ̀-èdè Iran látàrí bí orílẹ̀-èdè Iran náà ṣe ń taṣe àgẹ̀rẹ̀ náwó ìjà sí orílẹ̀-èdè wọn. Lẹ́kẹ̀ẹ́ eré ìdárayá lọ́sàn-án ti tòní, arákùnrin tó jẹ́ agbábọ́ọ̀lù tó jọmọ orílẹ̀-èdè Cameroon Roger Miller ń ṣe ní ẹni tí wọ́n sọ di mímọ̀ wípé ó ju bọ́ọ̀lù sí àwọn jùlọ nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé títí tó fi di àkókò tá a wà yìí tó sì tayọ Cristiano Ronaldo. Bó ti wulẹ̀ jẹ́ pé Ronaldo kópa nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé tọdún 2026 ẹ̀wẹ̀ igbákejì rẹ̀ tí Ronaldo mọ̀ kópa nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé lẹ́ni ọmọ ọdún 41 41 years ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tó látọdún 1994 tí Miller tó ti mí àwọn títí tó ti tayọ gbogbo àwọn agbábọ́ọ̀lù tó kù lágbàáyé kò sẹ́ni tó ti lé bá títí dà àkókò tí àwàyé.
1: Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun òní ju báyìí lọ, ẹgbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àfitòyìn létí wípé ìjọba àpapọ̀ ti fagilé ìgbésẹ̀ àfikún owó ìdánwò WAEC àti NECO. Gẹ́lẹ́ bí àjọ ICP ṣiṣẹ́ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àjọ àfonfojúrú PFIPC. Bákan náà ni iléeṣẹ́ ológun orílẹ̀-èdè US ṣe ìkọlù ẹlẹ́ẹ̀kẹta sí orílẹ̀-èdè Iran. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun òní ju báyìí lọ lọ́sẹ̀ tòní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tí ń tò mátọ ẹni tó dìlẹ̀ agbára mú Abdulrahman Balarebe Isa ló ṣe àkójọpọ̀ ròyìn lórúkọ akẹgbẹ́ mi tàdíjọ kàròyìn ọ̀hún sétí
0: gbọ́ ni Abdulgafar Akoni Adebayo
1: Balikizirewa Mirila wà ló ń kí yín pé ó dìgbà.